0: e caro e caso e cale lati gugu bite chingboa eyin yawo eyin oko eyin awon omo eyin osise e kaabo si Yoruba language program on 4EB radio awon lotu te gbadun jujuju o lotu ola
1: e caro e caso e cale o salafia le awa o salafia la ba yin o e se o
0: alafia ni an olotuwa idon se yi
2: hello eku dede wo ye kabo sori eto se lafia la ba yin o
0: alafia ni o ati olotu yi kosh bawo ni gbogbo awon eyan mi
2: ah odun adupe lowo olohun
1: igbo o rock
0: on rock ninu otutu yi na
1: nkan tó yàn bá tún náà ló máa rà enjoy ni
0: ló ń pò tútù náà ṣé ọyẹ ni àbí ọyẹ
2: náà la máa fẹ́ ìtawà ní àbáwọ̀ ní yìnyín ṣùgbọ́n àwọn kan tó ń gbọ́ wa náà ní yìnyín bí tán wà o
0: òtọ́dẹ̀ ni
2: ṣùgbọ́n àwọn àtàwà ní Brisbane ni ọyẹ la máa fẹ́ pé
0: àárọ̀ ọjọ́ wo ni tó jẹ́ pé degree mefa láàárọ̀ kutukutu
2: àwọn tó wá ń wà ní minus nǹkan kí ni kọ́ sọ
0: ẹ̀ bọ́dá wọn yẹn wọ́n ní hítà wọ́n ní gbogbo ẹ̀ ńlẹ̀ àti gbogbo ẹ̀
1: mo rò wẹ́ sọ́kọ́ ẹ láṣọ bora ni
0: à ń lo aṣọ bora yẹn dáadáa àfẹ́pà gẹ́tẹ́
3: ẹ bá máa yá o
2: ẹ má láṣọ já o
3: exactly
2: ìwọ̀ntúnwọ̀nsì
0: ìwọ̀nba ló ń ṣe nǹkan
2: àmì ìwọ̀nba ni o àwọn aṣọ òbora
0: kí la ní fún àwọn èèyàn wa lẹ́ni
2: nǹkan ta ní ìyapa ní ìyapa gan a ní oríṣiríṣi a ní àwọn orin a ní àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò àdẹ̀ ní àwọn lẹ́tà náà tó kọ sí wa àwọn nǹkan táwọn èèyàn tó ń rú wọn lójú tó fẹ́ ká dá sí
1: tó ń gbọ́kàn wọn sókè
2: wọ́n fẹ́ ká dá sí.
0: Èwo la wá fẹ́ fi bẹ̀rẹ̀ báyìí.
1: Ó dàbí pé
2: ẹ jẹ́ ká ṣeré ìdárayá díẹ̀. Ẹ jẹ́ ká sáré ṣeré ìdárayá àgbára
0: dìṣùgbọ́n.
1: Kí ni rules of the game?
2: Well, eré ìdárayá can be game.
0: Game.
2: Or exercise.
0: Okay.
2: Ẹ jẹ́ ká sáré ṣe.
3: Kí ni rule of the game o? Because àwọn kan mi ò lè trust wọn rẹpẹtẹ.
2: Ẹ ká yá sọ òfin sílẹ̀ àbí.
0: Èmi mọ̀ o, ẹ tó bá fẹ́ sọ
2: èmi mọ̀.
0: Èmi mọ̀ tó bá sọ èmi mọ̀ tẹ́ bá sọ ẹ gbà. Ẹ jẹ́ ká rántí yẹn.
2: So kí ni àwọn nǹkan tá a fẹ́ ṣe ìdárayá lé lórí àwọn ìbéèrè wo la fẹ́ wò lẹ́nu? Bóyá ká wa àwọn oúnjẹ.
3: Ok.
2: Ká dẹ̀ lo àwọn áfábẹ́ẹ̀tì. A lè díẹ̀.
0: Àwọn tó fẹ́ràn oúnjẹ kúkú pọ̀ ń bí.
2: Màá ní láti jẹun. Ẹni tó bá jẹun wẹ̀.
3: Kò ní lágbára.
0: Oúnjẹ pé kí n wá jẹun díẹ̀.
2: Ìwọ̀ntúnwọ̀nsì náà lásán kí
3: ìwọ̀nsì
2: jẹ́ àjẹ́kì.
3: Wọ́n sọ pé àjẹ́kì
2: àjẹ́
3: ìbọ́kọ̀.
2: Kì í ṣe yẹn là ń sọ. Kéèyàn rárá jẹun ni.
0: Rárá jẹun ni na.
2: Ọ̀yà. Ok. So.
3: Ìbọ́kọ̀.
2: Kì í ṣe yẹn là ń sọ. Kéèyàn rárá jẹun ni.
0: Rárá jẹun ni na.
2: Ọ̀yà. Ok. So.